0: agbára wọnyi
1: wọn
0: máa ń ṣe sí agbára àpẹẹrẹ ìgbàgbọ́ ò ṣe nǹkan
1: lásán
0: bẹ́ẹ̀ ni tó bá ti lò bí àpẹẹrẹ ìgbàgbọ́
1: àṣẹ́tì wọnú ẹ̀ ó
0: dẹ̀ ń ṣe ìtúsílẹ̀ ó dẹ̀ ń ṣe ìdáǹdè dandan ni kò rí tẹsítímọ́nì ẹ̀
1: dandan
0: ni kò lẹ́rìí nínú àṣẹ yẹn
1: òró
0: ta fáwọn ìránṣẹ́
1: ọlọ́run
0: òun náà máa dà sí inú omi rẹ kí wọ́n pàápàá kọ́ lé nímẹ́lẹ́kù àṣẹ tẹnu mi jáde lórúkọ jésù ó yà gbá ìyanu bí má tún la fáwọn èyí
1: wọ́n
0: máa gbẹ̀bí nígbà tó mú ọ̀fẹ́ ṣe kí ni o kí o fẹ́ jáde sọ́nà iṣẹ́ abẹ náà fẹ́ ṣe
1: kí
0: ló máa gbà ọ̀rọ̀ sí abẹ́ kọ́lé
1: léyìí
0: má tún wà ń bí kí ló fún má tún ẹ̀ sínú tọ́jú omi ẹ o.
2: orúkọ mi ni mrs margaret okeleye.
3: láti ṣe ìdánwò mi.
2: láti ṣẹfun and igando branch ń bí.
3: kí ló lọ ṣe bí ọba ṣe é ṣe kí máa.
2: ọlọ́run ṣe bí ọba ṣe ohun ara àti ìyanu nínú iṣẹ́ mi. ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ èrè òwúrọ̀ pẹ̀lú àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tí a fi máa ń gbàdúrà lórí rédíò. ó dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti ìyanu nínú iṣẹ́ mi torí agbẹ̀bí ni mí. tí mo bá bí ọmọ tí òkè tí máa ti mú òróró tí mo sprinkle omi sí ọmọ yẹn. ọmọ yẹn máa padà sínú ayé láìfun ní abẹ́rẹ́ tàbí láìfun ní anything. ó wá ṣẹlẹ̀ wípé last month on the 15th mo ní patient kan ó labour títí títí mo rò pé ṣé máa rìfà ni èmi yẹn ni mi ní rìfà patient yìí o ṣé bí mo ní agbára òróró sílé ṣé bí àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ wà ńlé mo bá lọ mu nígbà tí òwúrọ̀ bẹ̀rẹ̀ báyìí ṣe ló dàbí pé ibi tá a ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni bàbá gún wà sí bí mo ṣe mú mántù nìyẹn mo wá bẹ̀rẹ̀ sí ní fipa bàbá lórí nínú kàlẹ́ndà mo fi ra ikùn olóyún yẹn kí la parí ìrì òwúrọ̀ sí bí 5 minutes to 6 báyìí àfihàn ẹ̀ wọ́n ẹ̀ wọ́n ẹ̀ bọ́lọ́run ṣe ṣe ìyanu ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni pé a ti declare oṣù yìí gẹ́gẹ́ bí oṣù wòlíì mo wá sọ fún ọlọ́run iṣẹ́ ilé kíkọ́ tí mo dáwọ́ lé kí bàbá ṣe bí ọba kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ dé wọn lọ́ọ̀dì 27 mo dẹ̀ fẹ́ kó bá mi fi adé dé ilé lórí ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi ní last week ògo ni fún jésù ló kí ọ̀run.
0: gbé àpẹẹrẹ gbàgbọ́ tẹ na sókè báyìí.
1: take your symbol of faith and
0: reason to
1: authority posted from my mouth.
0: agbára ńlá láti ọ̀run wá.
1: the divine power of God.
0: a ní àṣẹ òróró àtọ̀run wá.
1: a divine anointing.
0: o yà kó wọnú omi yẹn lọ.
1: that water.
0: kò sí àmì búburú kan.
1: there is no evil mark.
0: tí yóò lè dúró sí ara rẹ mọ́.
1: that will be in your body again.
0: kò sí ìjákulẹ̀ kankan.
1: no disappointment.
0: tí yóò lè dúró sí àgọ́ ara rẹ mọ́.
1: your body again.
0: in the name of Jesus.
1: Jesus.
0: èyí tẹ ní mọ́tò tẹ ní mọ́tò sáyẹ̀kù tẹ ní irinṣẹ́ ẹ mú nínú omi yẹn ẹ fi ṣe èbù wọn sí àwọn ohun èlò wọn ni ẹnìkan ni ó pààkì mọ́tò síta
1: alẹ́
0: ìgbà tó dòru ó lòun gbọ́ fún mọ́tò kan ṣiṣẹ́ tó bá ti sọ̀kalẹ̀ kò ní gbọ́ mọ́ tó bá ti wọlé tó gòkè padà
1: a
0: tó mọ̀ gbọ́ sáré pé mọ́tò kan ṣiṣẹ́ ìgbà tó di kan bí aago mẹ́rin láàárọ̀ ó lọ bá lọ bí mọ́tò ó fọ́ ka bọ́nẹ̀tì ẹ̀ ó gbóná bẹ́ẹ̀ pé èèyàn ti kánú bọ̀ kí ló dé àwọn àgbà ti gbé mọ́tò ẹ̀ ní wọ́n lọ fi ṣiṣẹ́ mi-ín ní
1: bẹ́ẹ̀ ni
0: kò pẹ́ kó jìnnà
1: engine
0: yẹn nọ
1: ẹ̀ẹ́sẹ̀
0: àwọn àgbà
1: ni
0: èyà pí kanu ha ò yẹ gbẹgbẹrẹ irú omi báyìí wàá fi ṣe èbù wọn sí mọ́tò tiẹ̀ náà ẹ wọ́n ẹ fi iléeṣẹ́ kọ́ mo gbàdúrà lórúkọ ó máa rí àánú gbà
1: ó
0: bá sọ fẹ́ nìkan pé owó ilé rẹ yìí
1: ká dá lọ́jọ́
0: tí èdè ẹ ṣe 20,000
1: kọ́
0: lọ́ bá bu àṣírí ẹ
1: ó
0: lè bùkún fún wọn náà pẹ̀lú àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ.
2: ẹni ọmọ ìjọ bàbá ṣe bí ọba láti ìjẹ̀bù ọ̀rọ̀ tí mo wà nínú libya ní báyìí bí ọ̀tá ṣe fi mi tó mi ìṣubú láwọn ènìyàn wọn ní program kan tó máa ń gbọ̀ ló máa gbọ́ bàbá ṣe yí ọba ni mo ṣáà máa ń tẹ̀lé wọn ní tiktok bí facebook gbogbo tí bá ti ń rí program bàbá yẹn mo máa ń tẹ̀lé wọn ayé sọ pé ó tán ọlọ́run dẹ̀ ló ṣì kù síwájú ọlọ́run bàbá ṣe bí ọba ó wà síbẹ̀ ó jẹ́wọ́ agbára ẹ̀ mo ti ronú mo ti rù mo ti báwo ni mo ṣe fẹ́ rówó lè san ìlú libya ni mo wà mo yẹn bá yẹn sọ̀rọ̀ yìí.

Òkúkúlèyàn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kó o dúpẹ́ o níbikíbi tó bá wà. 2026 oṣù karùn-ún ó ti ń kọjá lọ bẹ́ẹ̀ yẹn. Àdúpẹ́ àfihàn fún Ọlọ́run, àfi ògún fún orúkọ Olúwa. Gbogbo wa pátápátá lórí Church on Air lénìí, Olúwa àdúpẹ́ látorí olùdásílẹ̀ Jordan 105.5 FM àti gbogbo àwọn òṣìṣẹ́ àti gbogbo àwa tá à ń ṣe agbátẹrù ètò oríṣiríṣi àti gbogbo àwa tá à ń gbọ́. Olúwa àdúpẹ́, àdúpẹ́ fún àǹfààní tẹ fún wa láti wà láyé, láti wà láàyè, láti wà láàyè wa. Àdẹ̀dúpẹ́ fún àánú yín ètò ń pọ̀ nínú ayé wa. Olúwa ògo ni fún orúkọ yín. Bíbélì ní ènìyàn bá máa yin Olúwa nítorí orí rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ nínú ayé àwọn ọmọ ẹ̀dá. Olúwa ẹ ṣe, ògo ni fún orúkọ yín. Hallelujah. Mo fẹ́ ka wo inú ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí. Ìwé Jọ̀hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlá. Jọ̀hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlá. Ó ní kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ẹsẹ̀ kẹrìnlá, ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe bí ẹ̀yin bá ń ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Jésù ló ń sọ̀rọ̀ yìí. Ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní kò sí ẹnikẹ́ni tó ní ìfẹ́ tó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Jésù Kristì ó fi ń yé wa wípé ìfẹ́ tóun ní sí wa, ìfẹ́ aláìlẹ́gbẹ́ ni, ìfẹ́ aláìlẹ́, kò sí nǹkan tá a lè fi wé. Ó ní kò sí ẹni tó lè fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀, kò sí ìfẹ́ tó ju bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ wò tí èèyàn bá lọ, tí èèyàn bá wà nínú bàálù, tàbí tí èèyàn bá fẹ́ travel bóyá locally ni àbí anywhere, wọ́n á sọ fún ọ wípé tí oxygen bá tán o, tí oxygen mask bá sọ̀kalẹ̀, kọ́kọ́ ṣe ti ẹ náà kó tó ṣe tẹlòmíì o, because tí ò bá lè mí, báwo ló ṣe fẹ́ ran ẹnìkejì lọ́wọ́ láti mí? Yorùbá ní bíná tajọ́ mi tó tajọ́ mọ ẹni, tara ẹni lákọ́gbọ̀n. Kò sí ẹni tó máa sọ pé ọ̀rẹ́ mi ni o, jẹ́ kí n kú fún, èmi ò tí ì rí o. Ṣùgbọ́n Jésù Kristì ó wá sáyé, ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Nígbà tí wọ́n mú lọ lọ́jọ́ náà lọ́hùn, ó sọ fún wọn ní ẹ̀ kò ń ṣe pé ẹ̀ mú mi lọ o, èmi fúnra mi ni mo fi ẹ̀mí mi lélẹ̀. Ó ní torí pé kí ni tí mi bá fẹ́ lọ, nǹkan tí mo ní láti ṣe ni pé màá pe àwọn áńgẹ́lì ọ̀run, tí n bá pe wọ́n, wọ́n á sọ̀kalẹ̀ wá, wọ́n wá gbà mí sílẹ̀. Ṣùgbọ́n mi ní láti pe anybody, mo fi ara mi sílẹ̀, mo jọ̀wọ́ ayé mi sílẹ̀ torí pé mo fẹ́ kẹ́ ẹ lè ní ìyè. Bíbélì sọ wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́, kó má ṣègbé, kó lè níyà ní pẹ̀pẹ̀. Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Jésù ló ń fi ayé rẹ̀ lélẹ̀ fún àwa ọ̀rẹ́ rẹ̀. Àwa wo là ń pè ní ọ̀rẹ́ Jésù? Ó wá sọ fún wa bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí èmi pa láṣẹ fún, òun ni ọ̀rẹ́ mi. Ẹsẹ̀ tó tẹ̀lé, ó ní èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí Olúwa rẹ̀ ń ṣe, ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi hàn fún yín. Ó wà ó. Ṣé ẹ mọ̀ pé tíyàn bá wà nulé, bíyàn ṣe wẹ̀ tó bá jẹ́ ìdílé onígbàgbọ́, àtọmọ ọ̀dọ̀, àtọmọ tíyàn bí bákanbákan nìyàn ṣe máa ṣe wọ́n. Ṣùgbọ́n normally, bíyàn ṣe máa treat ọmọ ọ̀dọ̀, ó yàtọ̀ sí bíyàn ṣe máa treat ọmọ tíyàn bí látinú. Torí pé kíni, ọmọ tíyàn bí látinú, orúkọ ẹ ló máa jẹ́, ọmọ ọ̀dọ̀ ó máa jẹ́ orúkọ bàbá tí ẹ ní. Ṣo Jésù ní òun ò pè yín lọ́mọ ọ̀dọ̀ o, pé òun pè yín ní ọmọ. Torí pé kíni, a ti bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ bàbá kan. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, tí í ṣe bàbá Jésù Kristì, òun náà ni bàbá tiwa. So kí ni mo fẹ́ sọ láàárọ̀? Ìfẹ́ tí Jésù Kristì ní sí wa, ìfẹ́ tí ò ti ẹ̀ lè a lè kò sí bá a ṣe fẹ́ sọ bó ṣe tóbi tó. So kí wá ni ò ní jẹ́ ká ní àlàáfíà
ki wa de oni wa je ka ni fokan bale ti wa ni oni je ka ni idake roro gan mo se so ni jejo jesu wa pelu awon me idi bere si ja won ni jesu a ti gbe o wa ti gbe jesu ni kilo te n se ni te n beru pa eyin oni gbagbo kekere mi o le wa bi pelu yi ke gbe o possible tori pe ni emi ni mo da gbogbo orun ati aye ati afefe ati iji ati omi ati gbogbo emi ni mo da emi ti mo de da yen mo ni ase lori re so e o le gbe ibe le so fa pe jesu koju si omi koju si iji o ni siwo iji dakararo idakararo si de eni ti yan ba fe ko si nkan ti yan o le se fun eni ti yan o fe ni ma ma se excuse fun yo ba ni anything yan ba fe ile o kin jina si yan ko ba ti e ko se jina to so nti mo fe fayo laaro yin ni wipe mo fe ki eni kankan wa to npo mi le ni mo wipe ni mo igba to o ba ti le gba jesu gege bi oluwa ti gba re okay ta la npe ni ore o fi han wa nbe o ni eni keni to ba ti se ohun ti mo ba pa lase fun kini ase ti jesu de pa fun wa ba mi jesu gba bi gba gege bi oluwa ti gba kana o meni keji na gege bi ara mo lu koko so ni ese akoko ta ba ti gba jesu christ gege bi oluwa ti gba la ta ti crossover lati kuro ninu omo odo ta ti di omo ati di omo olorun o ni gugu awon to ba gba ohun gbo awon la fun ni agbara lati di omo olorun ta ti di omo olorun o ti pari ife jesu yen ife ailegbe ni ife ti o de kin tan ni ife to ma n tesi waju ni koni fe lana ko lohun fe mo leni koni fe lola ko lohun fe mo lotunla sinu igba ta ba ti gba ife re yen o ma ma tesi waju ni ati e le se ṣùgbọ́n tá a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó máa dáríjì wa èmi ò sọ pé kíyàn máa ṣẹ̀ kiri àwọn kan máa ń da àwọn kan ní doctrine pé gbogbo ẹ̀ṣẹ̀ àti tòótẹ́ tí ìdá ọlọ́run ti dáríjì lóòótọ́ ọlọ́run ní capacity láti dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ aráyé àti tá tí ìdá ṣùgbọ́n ò lè sọ pé torí pé ó máa dárí ẹ̀ṣẹ̀ tòótí ìdá díẹ̀ kó wá máa da rárá o ṣùgbọ́n tó bá da láìmọ̀ tó ṣe àmọ́mọ̀dá aso pe jesu dariji mi o de ni to ba jewo to ba si ko sile ni yo ri anugba so o le jewo ko ma ko sile ko wa so pe o fe ri anugba ko le possible so ti en ba ti gba jesu gege bi oluwa ti olugbala ati di ore jesu christ ati di ore olorun ko o de fi emi re lele so en to le fi emi re lele ki loku ti o le se fun o wa no bibele odi eni ti o to fi emi re lele pe ki loku ti o le se fun wa kí ló kù tí o lè ṣe fún wa bà mo gbọ́ sórí bàbá kan láìpẹ́ tí bàbá yẹn ń kú lọ kídìnì ẹ̀ bàjẹ́ wọn ni kó o dẹ̀ bèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ káwé kankan tí a máa test tó jẹ́ pé kídìnì ẹ̀ máa bá ti ẹ̀ mú tó lè donate ọ̀kan nu kídìnì ṣe pé kídìnì méjì méjì la ní o ìgbà tó máa ṣe test fún àwọn ọmọ yẹn èyí tí kídìnì ẹ̀ bá bàbá mu yẹn ni òun ò lè fi kídìnì òun sílẹ̀ o dókítà ní kò lè tó bẹ́ẹ̀ yẹn ẹyọ kan ṣoṣo la máa mú ìkejì máa máa ṣiṣẹ́ lọ wà á dẹ̀ wà lórí medication wà á dẹ̀ ṣe pé ayé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lórí kídìnì ẹyọ kan wọ́n dẹ̀ ń gbé ayé 60, 70, 80 ìyẹn ní rárá o so wọ́n ní ṣọwọ́ fẹ́ kí bàbá ẹ̀ kú ni ó lóun fẹ́ kí bàbá kú o ṣùgbọ́n olóyìn bá ní get as be àbí be as he get olóun lè fi kídìnì sílẹ̀ ṣé wọn pé parí bàbá kú náà ni iṣẹ́ fẹ́ blame ọmọ ni ẹ lè blame ẹ̀ náà ìfẹ́ aláìlẹ́gbẹ́ kò sí ń bẹ̀ rárá ṣùgbọ́n jésù ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa so kí ló kù tí ò ní fún wa mo fẹ́ kó gba eléyìí gbọ́ lé ní kó dì mú ìyẹn ló máa ń fún wa ní àǹfààní láti lọ síwájú rẹ̀ láti gba àdúrà láti béèrè ohun tá a bá fẹ́ jésù gan ló tún sọ ó ní ta ló jẹ́ ta lẹnìkan tó ní ọ̀rẹ́ tó jẹ́ pé ó wá ní ìdí nǹkan lọ́gànjọ́ òru ó ní ọ̀rẹ́ ẹ̀ yẹn ló máa tọ̀ lọ torí pé mọ̀ pé ọ̀rẹ́ òun máa dáhùn lóhùn ọ̀rẹ́ òun dẹ̀ ní nǹkan tóun fẹ́ kò sọ pé ó máa tọ aládùúgbò lọ kò sọ pé ó máa tọ just anybody lọ ó ní ó máa tọ ọ̀rẹ́ lọ torí pé ṣe rí okùn ọ̀rẹ́ ó nípọn gan ni jésù ní tọ́rọ̀ ẹ̀ bá ti ẹ̀ sọ pé wọ́n rárá mo ti tilẹ̀ kó
mo ti wa mi le jade loru ah loru ganjo emi o jade mo ti silekun ma lo ko sinkan ti mo le se fun oni to ba n tesiwaju to n kale ko to n kale ore eyin a so pe ah ore mi ni o de si o de n kale ko o ma jade wa beli ni a fun gbogbo nkan to fe eh ore niyan ore gidi ko so ore renun renun o bi osa yoba Jesu Christ ore gidi satan ni lo re renun renun to ma fun eni nkan to ma gba pada to ma fun eni nkan to ma gba ilopo pada to ma fi kan gba kan sugbon Jesu ni ore gidi olorin.

bẹ́ẹ̀ lọ mi mọ́kọ ní yorùbá dáadáa bọ́ mú mọ́kọ lóyìnbó jésù ni ọ̀rẹ́ gidi ìwọ tó wà ń bẹ̀ sátani nǹkan ẹ lójú tó ń sọ fún ẹ pé kínìkan tó ń sọ pé àdágbé àdásọ jésù ò fẹ́ràn mi kínìkan fẹ́ kó mọ̀ lẹ́ni wípé jésù kristi ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ni ìyẹn á mú gbogbo àníyàn kúrò àwa jẹ́ kó lè tọ́ jésù kristi níbikíbi tó bá wà láàárọ̀ ìmọ̀ nǹkan tó wà lọ́kàn ẹ̀ fẹ́ kó tọ́ jésù kristi báyìí sọ pé jésù ìwọ lọrẹ gidi ìwọ tó lè fi ẹmí rẹ lélẹ kò sí nǹkan míì tó lè fún mi báyìí ni mo ṣe fẹ kó ṣe fún mi ṣe rí kò sẹni tó lè contract àdúrà fún yàn wàá gbà fúnra rẹ ni lóòótọ́ a máa ń gbàdúrà fúnra wa lórí church on air yìí ṣùgbọ́n ìwọ gan fúnra rẹ ó yẹ gbàdúrà fúnra rẹ èmi náà wàá fi tèmi kún ó bá bá tẹ ń parí lẹ́ni wà lọ síwájú jésù pé jésù ti mọ̀ pé ọ̀rẹ́ gidi ni ẹ ti fẹ̀mí rẹ lédè fún rẹ sí ohunkóhun tó lè fún jésù báyìí ni kò sí fún mi máa wo a dẹ̀ ṣe olúwa sọ fún mi

0: from Lagos. This is
1: Jordan. 105.5 FM.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM. Ọ̀bà ni ẹ jọ̀ ọ́.
3: Ká má máa rí láyé o, pé ìyìn rẹ̀ tán.
4: Àkókò rìn. Ètò kan ètò kan tí yóò máa dédé tì gbọ́ yín lórí ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ Àìkú Sunday látàgo mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Ètò àkókò rìn ẹkú àmójúbà látẹnu ọmọ yín títí Láyọ̀ Sórí Olú aka títí láéláé. Òun la tọ́kùn ètò àkókò rìn lórí ètò yìí. Àwọn abala tẹ́ ẹ̀ máa gbádùn bẹ́ẹ̀. Abala àkọ́kọ́ labala ọ̀rọ̀ ìṣítí àti àwọn ẹ̀dọ̀kí nípa bí orin yìí ṣe ṣe pàtàkì fún ènìyàn. Abala ẹlẹ́ẹ̀kejì fẹ̀bùn ẹ̀hàn. Labala tẹ́ ti láǹfààní láti máa pè wọlé láti máa fẹ̀bùn yín hàn. Ìwọ morin kọ pè wọlé lórí ètò àkókò rìn lórí ìkànnì Jordan 105.5 FM. Ẹ má ṣàlàyé gbọ́ o torí pé ètò ní bá bá ètò.

0: Fẹ̀mí ìmoore hàn Ọlọ́run ọba fi gbogbo ohun tọ́lọ́run ọba mi fún ọ tó yẹ kó o máa dúpẹ́ lé lórí fi dúpẹ́ torí pé ọba àwọn ọba ni. Fìsọ́tún fìsọ́sì dúpẹ́ ṣe báyìí kó yan Ọlọ́run yíra nílẹ̀ torí pé oore tó ṣe nínú ayé wa kàkà tán ni. Orí Ọlọ́run pọ̀ jọjọ lórí ayé mi àti yín. Oṣù karùn-ún ló parí. Oṣù karùn-ún ló parí yìí. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fà mu. Ọ̀pọ̀ ìjì ló ti jà, ìjì ayé ò gbé wa. Ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ti fi mu. Ọ̀pọ̀ ìjì ló jà, ìjì ayé ò gbé wa lọ. A wà nínú ilé, ilé ò lé wa. A wà lójú ọ̀nà, ọ̀nà ọ̀nà wa ò Ọlọ́run. Kí la lè ṣe tá a fi ni dúpẹ́? Ni excuse bí a ṣe lè bó. Ni
1: excuse.
0: Kò sí. Àwọn ilé ìbò ni máa ń sọyún. Mi ni pé kò sí àwáwí kan fún gbogbo ẹ̀dá èèyàn.
1: Tó bá ṣì wà ní ilé ìrò pé.
0: Tóun tẹ́lẹ̀. Òun jẹun. Òun mumi.
1: O ṣì ń ṣe bí ènìyàn.
0: Òun dá lúkẹ́lúkẹ́ lọ́tún lọ́sì. Òun lọ òun bọ̀. Ibi tóun gbà kọjá. Ìrọ̀rùn ló fi ń gbabẹ̀. Oúnjẹ tó ń jẹ tó fi ń dán. Ìrọ̀rùn ló fi ń jẹ́. Kí ló wá ṣọ́ tó ní dúpẹ́? Àjọ dúpẹ́ lónìí ni torí pé ohun tọ́lọ́run ọba ń béèrè lọ́wọ́ èmi àti yín kò ju ọpẹ́ lọ. Eléyìí náà la fi ń kí wa wípé ẹ tún kàsán ẹ kú àmójúbà wa ìyẹn fún ti ọ̀sán tòní lórí ètò wa ètò yín eléyìí tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ lórí ìkànnì alálùbáríkà Jọran 105.5 FM tá a fi kalẹ̀ sí ìlú Èkó ní nọmba 12/14 Musiba Asafa off Agbe Road Abule Egba. Akiwa o ẹ̀rí Olúwa gbé mi lékè Adébáyọ̀ lórúkọ tèmi mú kí wa wípé àkókò rìn làgbédé èmi ní gọ́gọ́ omijì ombẹ́ńbí ẹ káàsán wa.
1: Ẹ káàsán gbogbo ẹ̀yin ara ilé ẹ káàsán níbikíbi tí ẹ ti ń bọ̀ wá ẹ káàsán nílé lóko lọ́yìn òde. A tún dúpẹ́ fún ore ọ̀fẹ́ àti àánú tí Ọlọ́run fi fún wa láti wà ní iwájú rẹ̀.
0: Kàbíyèsí.
1: Nítorí pé tí ò bá sí Ọlọ́run, kí ni èmi àti ẹ̀yin ò bá jẹ́?
0: Kàbíyèsí.
1: Ọlọ́run tí ò jẹ́ kí èjìká wa kó yẹ̀, aṣọ ara wa, Ọlọ́run tí ò jẹ́ ká máa bèrè wípé bo ló wà. Ojú ta fi ń sọ̀rọ̀ yẹn, àbí ta fi ń rí gbogbo torí ojú lọ bára. Ọlọ́run tí ò gba ojú wa, tí ò gba apá wa lọ́wọ́ wa, ògo ni forúkọ ẹ̀.
0: Àlẹ́lúyà.
1: A tún dúpẹ́. Nítorí pé ẹ̀yin ara ilé abayín láyọ̀ àti àlàáfíà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin inú òdòkú àwọn ọmọ yín òdòkú. A tún lè rí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú.
0: Ọjọ́ gan tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún.
1: Nínú oṣù karùn-ún.
0: Orí ọ̀fẹ́ ńlá
1: ni. Orí ọ̀fẹ́ ńlá ni.
0: Àjọ jó àjọ yín Ọlọ́run. Bẹ́ẹ̀ náà là á sọ̀rọ̀ tá a tún pera wa ṣàkíyèsí. Tó bá wa tásìkò a ṣojú òpólẹ̀ ká fi ohun wa ká fi ẹ̀bùn hàn sọ́lọ́run pé a lóhùn tá a fi kọrin láti fi dúpẹ́
1: orí
0: tó ṣe fún wa. Ẹja wa náà dókè lọ ká fẹsẹ̀ rajó kẹ́yìn náà jó díẹ̀ kó tó di pa àwa wọ bí ohun tá a mú wa lónìí náà.

0: lójú òpó Facebook wa Wahab Shikiru Ẹṣẹ́ o àti Adetutu Esther, God bless you. Hello.
1: Hello.
0: Hello. Ẹ̀lú ẹ̀ka ẹ̀yìn rẹ̀ ń lọlẹ̀.
1: Hello.
0: Ẹ̀yìn rẹ̀ ń lọlẹ̀.
1: Okay.
0: Ẹ̀ṣẹ̀un.
2: Ẹ̀ka
0: àṣán ma.
1: Ẹ̀ka àṣán.
0: Yes ma. Orúkọ yín o àti ibi tí a ti ń pè.
1: Ali Adada láti ìyànà ẹ̀kọ́rọ̀.
2: Ali Adada
0: láti ìyànà ẹ̀kọ́rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Oya.
2: A wà pẹ̀lú yín mà.
1: Ẹ jọ kí ẹ ní ká sọ ẹ ná.
0: Ẹ fi ohun yín, ẹ fi kọrin sọ́lọ̀ kẹ fi dúpẹ́ fún oore tó ṣe.
1: Alhamdulillah ita. Alhamdulillah ita la.
0: Ẹ tún kọ́ lẹ́ẹ̀kan sí.
1: Alhamdulillah ita. Alhamdulillah
0: ita ala. Yín ni wípé ẹgbẹ́ òṣùbà fọ́lọ́n pé olúwa ò ṣe.
1: Alhamdulillah.
0: Akoko reyin leto ni kan ni Jordan 105.5 FM. Hello.
3: Hello sir.
0: Eka san sir.
2: Eka san sir.
0: Oruko yin ati bi te tin pe.
3: Isaiah Ojo.
0: Lati bo sa sister. Lati sherry. Isaiah Ojo lati sherry. Oya, a ngbo yin.
3: Gbọpẹ gbọpẹ gbọpẹ ti owó wá àgbọbí ẹlẹrìn ràjẹ
0: ṣùgbọn gbọpẹ ẹkọlẹ kan sí.
3: Gbọpẹ gbọpẹ
0: gbọpẹ ti àwọn wá àkọbí
3: ẹlẹrìn ràjẹ ṣùgbọn gbọpẹ.
0: Ọpẹ yín yóò dìtẹ́wọ́ gbà.
3: Àmì Jésù.
0: Lágbára Elédùmarè oṣù tuntun tí ń ṣe oṣù kẹfà tá a fẹ́ wọnú ẹ̀ láyọ̀ yìí tá a sì parí ẹ̀ láyọ̀ tí gbogbo ọdún yìí tí ó dùn fún wa ẹnu ọ̀pọ̀ ẹ̀yìn
3: òun kan. Àmì Jésù.
0: Ẹ lọ ṣògo ní oṣù tuntun bàá mi.
3: Àmì Jésù.
0: Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ mú wọ ọpẹ́ wa.
3: Àmì
0: Àmì God bless you sir. Yes sir. Mr. Isaiah Ojo láti ṣẹ̀rí 09063352. Orin tí bàbá kọ yẹn mo ti gbórin yẹn sí nígbà tá a wà kékeré ni.
2: Gbọ̀pẹ́
0: gbọ̀pẹ́ tí a mú wá kan bí ọlọ́run wa Jésù gbọ̀pẹ́. Hello. Hello. Hey, o ti re. Lójòpó Facebook Adépọ̀jù Adéṣínà. Ẹ ṣeun. God bless you. Ẹ máa bá wa ṣí ààrẹ o. Adétutù Esther wọ́n ní word on there. Àwa nu àwa náà kí yẹn ṣe o. God bless you. 09063352. Òun náà lójòpó tàbí 07051697912. Lójòpó tẹ́ fi láǹfààní láti fi ohun yín kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ń ṣe fine bara káàkiri. Ọlọ́run ọba mi tí ò ṣe ti yín bẹ́ẹ̀ ó tọ́ ká kọrin ọpẹ́ fún. Èmi adúpẹ́, èmi adúpẹ́, èmi adúpẹ́, èmi adúpẹ́. Orin tèmi nu ẹ ti mọ̀ pé special number mi nu 09063352. À ń gbé ìpè yín, àṣà ìjáwá náà jó.

Adániwáyé ìbàrẹ́ o. Ọba mi òyìbìrì pọ̀jẹ́ ikúdà gbanigbani kìkìtàyé sáyá. Mi mọ̀ súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀rún mọ̀ jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ọ̀pá rúburúbú níwájú Adániwáyé. Mo kí n kábọ̀ sórí ìtòrin ìtura Èkìtì yeye lálẹ́ òní. Ní ìkànnì Jordan 105.5 káfí kalẹ̀ sí Àgbẹ̀ Road Lábúlé Ẹ̀gbá lulú Èkó Libé. Akíkete yẹn olólùfẹ́ òrékè lẹ́wọ̀ ìyé Èkìtì wípé n kalẹ́. Ìṣeun ikú kété ògbàrá ikú àdúrótì láṣẹ Ọlọ́run Elédùmarè ojú àtì. Ǹjẹ́ ara wa ẹ̀bẹ̀ sí Adániwáyé sí Elédùmarè kèdúró tì á. Orí yeye ọlọmọmọmọjọ mọ mi kú mọ mi òye ọmọ rẹ yà kú mọ a mójú sunkún ọmọ a fara gbàrẹwẹ. Ǹjẹ́ yẹ kíkè tàbí àmọ́ pátápátá kétèyàn obìnrin sí rí òru òní mọ́jú àárọ̀ ọ̀la. Mo bẹ̀ á ọ̀nì kan bá gbé ètò kẹ bá mi ké sí ọ̀rá kẹ́ ẹ̀ gbọ́. Ǹjẹ́ àjọ gbóhùn ra sókè lóru mọ́jú ká gbàdúrà fórílẹ̀ èdè ra. Ká gbàdúrà kétèyàn ọmọ kan nínú igbó. Ká gbàdúrà kékété ẹ̀mí ké nínú ìgbèkùn pé ká Adániwáyé kẹtù hàn sílẹ̀. Ẹ̀sùn kan Ọlọ́run yè ṣe. Wọ́n wí Ọlọ́run bẹ bíi tàtijọ́. Ìyálẹ́sìn bàbá bíi tàtijọ́. Ṣùgbọ́n nǹkan múnú mi dùn jù ni wípé Bíbélì wí nǹkan kàbá wí sí Ọlọ́run létí òun lọ́lọ́run á ṣe kò á. Abiyamọ Ọlọ́run gbàdúrà ra. Ọlọ́run gbọ́ àdúrà ìyá obìnrin. Ǹjẹ́ a dìde lóru èní. Ké ò ju ọgbọ̀n ṣẹ́jú. Kọ́ alúgbòwò ọmọlúàbí. Kọ́ gbàdúrà kórílẹ̀-èdè. Ọlọ́run ṣàánúra mójogun jà á. Mo jẹ́ ẹ̀mí mi ẹ̀mí ọmọ mi. Mo jẹ́ pa ètùtù orílẹ̀-èdè lọ. Lẹ́gbẹ̀ kí àlàáfíà bá rí àpadà sórílẹ̀-èdè. Mo jọ mú ẹ̀mí àtọmọ àtọkọ Sàwátì. Ìyanra kan nínú ìgbèkùn lọ́lọ́. Kábíyamọ ayé abíyamọ ọ̀run kan kọjá lọ síbẹ̀ kan yàtọ̀ hàn sílẹ̀. Ìjàre mọ ra ẹ̀bẹ̀ sí i. Ìjà gbàdúrà lóru òní o. Ká gbá sí ọ̀la ẹjọ́ kínní nínú oṣù kẹfà. Kẹ̀sí ìpéjọ mẹ́ta. Líwọ̀ yí ọ̀sẹ̀ kẹ́bọ̀ níjọ́ mẹ́jọ òní. Mo mọ̀ wí kẹtẹrin pátá ni a pè wípé Ọlọ́run ṣeun o. Wípé a rí ìtúsílẹ̀. Sírú náà ogun kàn án dá lọ́lọ́. Kọlọ́run kẹ bá a bomi pa. Torí kó ogun bá bẹ̀rẹ̀. Ọlọ́mọ àmọ́mọ rẹ̀ mọ́. Ọ̀nà àrẹ asá ìlà hílo káàkiri. Kòrú rẹ̀ kẹ́ mẹ́ ṣẹlẹ̀ sí a. Kó ogun mọ́ gbé a lọ tọmọtọmọ. Ìkàlẹ́ lẹ́rẹ̀kan sí. Èmi ọmọ ni ọmọlọ́lá olówó òkéré. Ọmọràn lúlùgbàrà ojú Èkìtì ọmọ ẹlẹ́yà kì í ṣe wọ́yẹ̀wọ́yẹ̀ àti dórí ògún lùgbàrà. Mi èmi lọ́mọ ayólúlẹ̀ ifá dẹmúdẹmú ọmọ àmọ̀títọ́ ọ̀pẹ̀lẹ̀ lúkù. Èmi lọ́mọ morí ọyà kẹlẹgbẹ́ kẹlẹgbẹ́ ọ̀mùlọ̀mùlọ̀ ọ̀bẹ́dọ́lọ̀ fún òbọ́yẹ́mú bọ́yẹ̀mú. Ó dúró sórí ìrókò sókú àlè kíra ayé gbọ́ èrò ọ̀run ọmọ. Èmi lọ́mọ amúgbìnrin ó bọ̀ sọ dìdẹ̀. Òrùn gbọ̀nà gbà á ìjí mi músù kànà mi. A dẹ̀ ti dé o sórí ìtura ìtorin Èkìtì yeye lálẹ́ òní. Sì rí omi ọgbọ́n kékeré mọ́ bùkún ani ìjà amúlùkà ìyá rí wípé àṣìṣe rere kù á. Àdúrà ni mo fẹ́ ká gbà lónìí. Mo fẹ́ kí kété abiyamọ ayé. Kétérin kò yí mọ̀ wípé ọmọrin lábẹ́rin. Kì í dé ohun ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta kan nínú ìrora nínú òtútù. Àmọ́ ni kí kòkòrò ti gé jẹ. Àmọ́ bọ́yàn ti pé àbọ̀ hàn pé síbẹ̀. Ìjàre ìjà kígbe sẹ́lẹ̀dùmarè. Iye tí mi yé kéré iye tí mi wúwo láti mi gbóhùn ẹ̀bẹ̀rin bẹ́ẹ̀ náà lọ mí kéré láti mi gbà yín. Èyí ni wípé ìkìkì ọnukọ bá bèrè nìkan láàrí gbà òmùṣẹ́ bẹ́ẹ̀ kì í sìn abiyamọ lálẹ́ òní. Ìjàre ìjà pọ̀hùn pọ̀ ìjà béèrè ká gbóhùn ra sókè fórílẹ̀-èdè Nàìjíríà àti kété ọmọ kan nínú ìgbèkùn wípé kọ́ Ọlọ́run tú wọn sílẹ̀ kàlàáfíà kẹjọba lórílẹ̀-èdè kọ́ Ọlọ́run fún ara rẹ̀ kẹ́ gbàjọba. Torí kọ́ bá gbàjọba kọ́ bá dé ẹ̀sọ́ nìkọ́ yẹ ìdádúró ẹ̀sọ́ nìkọ́ yẹ yẹ lọ́wọ́ ó tì í lójú iṣẹ́ ó dẹ̀ àṣùṣẹ́ òun la ṣe pé
Inshu. Mebo, njimi doki na. No?

0: Owó ro àkọ́kọ́ wo kan sí ìyá ro.
1: Kan sí ìyá ro.
0: Yo. Ọlá ìpín yá sí jí mẹ́rẹ̀ ní àdákọ̀ ìyá dá sínú ìṣà. Àdákọ̀ ìyá mú kẹta ọkà bá fẹ́ mú owó kété.
1: Àtẹ́ta
0: àti ìṣòro. Ìgbà
1: wẹ̀rẹ́ kò
0: àwọn oníjẹ kò á jẹ oòrùn jẹ. Àdákọ̀ ìyá mú kẹta ọkà àlùbọ́sà kété. Àdákọ̀ ìyá dá sí àwọn àbẹ̀kú sí. Àdákọ̀ ìyá ro. Yo. Àárẹ̀ fẹ́ ya dàbí.
1: Bí àṣà olóṣù.
0: Afẹ́dàbẹ̀ẹ́pá ní òní.
1: Bí ẹ̀pá ni.
0: Bẹ́ẹ̀ bá kókó.
1: Bí ẹ̀pá kókó ni.
0: Yàn ṣùgbọ́n mi fẹ́ ra àwòrò yìí.
1: Àwòrò yẹ jíjẹ ní kẹ́yìn ló gbẹ ni o. Láyé ògbẹ́ ẹ̀sọ́ ni kẹ́ àmọ́ kà ń pèlé ìtọ̀ ṣúgà torí ọ̀gbẹ́
0: lásán
1: jíjẹ. Kọjọ́ wípé epo rò tọ́ ṣúgà ni sáré láṣẹ ọlọ́run elédùmarè ọkárí àbá ó mọ ṣe ń wo igi ìlú amíti yẹn kúrẹ́ o ìbámi afọ́rẹ́rẹ́ ètò káàkiri ẹyọ owó ọmọ olúbọ mìírìn o ṣeun àbá ìjọlómìírìn ọlẹ́ ká gba ìpẹ́yẹ ọkàn sí ẹja ó ti lé jíjà kan kìmí afẹ́ kan dárúkọ kan àti dárúkọ lórí ètò o kọjá wípé ìjíjà ń mẹ́yìn o elùwà jẹ́bàkù apọ́n kala ló àtọbẹ̀ ìyẹn ọbẹ̀ kan àkọjẹ́ wípé kábàdé látòkọ olúgbẹni òun làbára àṣẹ ká méjì yán irú ọbẹ̀ wo ni sì ti gbàgbé rẹ̀ ni ìyẹn ọbẹ̀ kọjá pé àjẹpọ́n kala ẹ̀sọ́ ni kẹ́lẹ́ lójú ọ̀pọ̀ 09063352 kásì gba kásì lọ sábàlà lọ ìpè kan mọ́ fẹ́ gbàlè yìí kó má dọ̀sẹ̀ kẹ́bọ̀ á dẹ̀ tẹ̀síwájú lórí jíjẹ ń ẹ̀lọ́ o ìmọ̀kálẹ́ o orúkọ ni àti ibi kì í ti pè mí.
2: Adó Èkìtì la fi ń pè mí.
1: Adó Èkìtì àdúgbò wo ni ìyá lulú Èkó. Àdúgbò wo ni ti pè mí lulú Èkó. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ o. Ọ̀dà ìpè ń tire bété. Mo dúpẹ́ lọ́ọ́ kété yìí olólùfẹ́ mi kì í pè sórí ètò lálẹ́ ẹnu mímọ̀ yàn o orí mi dẹ̀ yá. Òun la ṣe wípé ká rántí ulé ǹjẹ́ rántí ulé ìmọ̀já gbàgbé ulé kété ń káà wí ǹjẹ́ dúgbẹ̀dá ká sí akọ yẹn mọ́ra kí yẹn náà ká tọ̀ ọ́. Ó dáhùn o ìjì mi sáré dòkè kí n bá padà dé ká lọ sábàlà lọ́ra níbi kábàdé lọ́sẹ̀ kọkọjá kábàámi nínú olúwa kẹsí ìyá sọ̀rọ̀ àṣẹ sínú ayéra mẹ́bọ̀.

àyànmọ́ tó jẹ́ ẹni tó ní òye ayé tó dẹ̀ ní òye àwọn ìrìn àjò tó rìn gbogbo ibi tó bá ti rí ìdààmú gbogbo ibi tó bá ti rí ìdíwọ́ gbogbo ibi tó bá ti rí díẹ̀ káàtó gbogbo ibi tó bá ti ń ja ogun tí ìrìn àjò rẹ̀ ò yá ó kan ni kó jẹ́ kó yí ọ kó dẹ̀ ní lọ́kàn kó mọ̀ wípé ọ̀tá ni gbogbo ipá àti agbára ìnira iṣẹ́ ọ̀tá ni gbogbo ipá àti agbára ìdádúró iṣẹ́ ọ̀tá ni gbogbo ipá àti agbára ìdíwọ́ iṣẹ́ ọ̀tá ni bó o bá rí ẹkún níbìkan iṣẹ́ ọ̀tá ni bó o bá rí òkòkò tó bolẹ̀ níbìkan iṣẹ́ ọ̀tá ni bó o bá rí nǹkan tó jẹ́ pé ó le kò bá iṣẹ́ ọ̀tá ni bó o bá rí i pé iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ iṣẹ́ ọ̀tá ni. Ìwé Matthew orí kẹtàlá ìgbà tí ọkùnrin yẹn ṣe wàhálà tó lọ tó ṣe gbogbo wàhálà àkókò tó wá ní kò sinmi by the time tó máa jí láàárọ̀ ọjọ́ kejì ó bá ohun tí òun fọkàn sí ohun tó yí èrò ẹ̀ padà. Àwọn ọmọ ọ̀dọ́ ẹ wá wípé bàbá kàlìkámà ló pè èpò la bá ń bíbà ẹ̀ bàbá yẹn wá dá wọn lóhùn torí bàbá tó mọ òye ni ó ní ọ̀tá ni ó ṣe èyí. Ẹ kalẹ̀ ẹ kú ìsinmi òní òru yìí ó ní òru tó máa gbé ọwọ́ nú oṣù kínní òru ìfiyèsí gan ni òru tó dẹ̀ yẹ kó gbàdúrà gan tó yẹ kó múra àti gbàdúrà gan bá a bá rí òru tí ò yẹ kó fi sùn òru yìí ni bá a bá rí òru tí ó yẹ kó dúró títí wàá fi wọnú ògo òru yìí ni. Mo sọ fún àwọn ènìyàn mo ní àdúà òwò ni okòwò kan ló ń dá ó le dàbí wípé o ò rí èrè ṣùgbọ́n àwa tí a ti ṣe òwò yẹn a mọ̀ wípé ó lérè bẹ́ẹ̀ ni sà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bó o bá ń gbàdúà tó bá dàbí pé kò gbà irọ́ ni sátani ń pa fún ọ ọ̀tá fẹ́ kó padà ni torí àdúà lérè bẹ́ẹ̀ ni àdúà lérè gan òlí rẹ ti ń fàdúà sí ọ wọlé lálaalẹ́ òun ló tún bẹ gbàdúà pé bó o ti ń wọnú òru lọ tó ń wọ ọjọ́ kìíní nínú oṣù kẹfà lóru òní ọwọ́ máa yí padà ọjọ́ máa yí padà àkókò máa yí padà ìgbà tún máa yí padà áńgẹ́lì náà máa pààrọ̀ ọwọ́ nínú ẹ̀mí ìràwọ̀ máa yí padà òṣùpá máa yí padà oòrùn náà máa sípò padà àwọn ọjọ́ wọn máa sípò padà ọjọ́ yóò tún fọhùn ọ̀tún òru yóò tún fi ìmọ̀ tuntun wọn bó bá jẹ́ wípé ò ń wọnú òru lọ bí ọmọ àyànmọ́ a jẹ́ wípé ó yẹ kó mọ ohun ọjọ́ tuntun orú òní òun ló máa gbé ọwọ́ inú oṣù tuntun bẹ́ẹ̀ ni bó o fẹ́ o àwọ̀jú ńlọ náà nìyẹn ó yẹ kó múra kó dẹ̀ wọ́ mo wí lórúkọ olúwa ìjẹ́ bó o ti ń la òru àfiyèsí kọjá kí àyípadà kó dé bá ọ mo wí lórúkọ olúwa kí àwọn ìràwọ̀ kí wọ́n dúró ní ipò tí ó fi ràn ọ́ lọ́wọ́ kí afẹ́fẹ́ tí yóò fẹ́ lóru òní kó fẹ́ ìrànlọ́wọ́ sí ọ kí gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ lóru òní kó wà ní ipò ìrànlọ́wọ́ fún ọ. May everything be positioned to favor you in the name of Jesus Christ. The firmament will favor you. The stars will favor you. The moon will favor you. The sun will favor you. The moon will not smite you. The sun will not smite you. In the name of Jesus. As you cross into new month, in the month of June, favor will go with you. In the name of Jesus Christ. Bó o bá rí ìnilára kan tó bá dé ọ lọ́wọ́ bóyá o ṣiṣẹ́ iṣẹ́ yìí ò lérè bóyá o gbòwò òwò yìí ò lérè má lọ jìnà ọ̀tá ni ṣùgbọ́n irú ọ̀tá tó ṣiṣẹ́ òun ló gbọ́dọ̀ mọ̀ tó bá mọ irú ọ̀tá tó ṣiṣẹ́ òun ló máa mọ bó ṣe máa gbàdúrà ó mọ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ fún ọ pé bó o bá rìn nínú ìrìn àjò àyànmọ́ pẹ̀lú òpè ó nílé gbàgbà yọrí àdúà ìvù gan àdúà ó gbọ́dọ̀ ní òye ẹ̀ ó gbọ́dọ̀ ní òye ìjà tó ń jà ìyẹn ló máa rẹ̀ lọ́wọ́ torí ọ̀tá ò rí bákan náà a ò dẹ̀ jarú ogo kan náà ayé wa ò rí bákan náà ogo kankan ló ń jà wá torí a ò nírú ìpìlẹ̀ kan ayé wa ò bẹ̀rẹ̀ bákan náà àyànmọ́ kankan la ní so bí àyànmọ́ wá ṣe sí ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni sàtánì kó irinṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní irinṣẹ́ àkóbá fún ẹlòmíì ọ̀tọ̀ ní irinṣẹ́ àbìlù fún ẹlòmíì ọ̀tọ̀ ní irinṣẹ́ àbìkítà fún ẹlòmíì ọ̀tọ̀ ní irinṣẹ́ lọ́fọwọ́ ara ìṣẹ̀rẹ̀ fún ẹlòmíì ọ̀tọ̀ ní ọ̀tá tó dìde mọ́ ènìyàn míì tó jẹ́ wípé wọ́n fojoojúmọ́ bàjà ọ̀tọ̀ ní ọ̀tá ojú.

láìsí pé ó bá rọ̀ mọ́ ìwà ènìyàn àṣà ìṣe àti àṣìṣe mẹ́rin tán mọ́ rọ̀ mọ́ nìyẹn wọ́n mọ́ rọ̀ mọ́ àṣìṣe ènìyàn láti fi pọ́nyàn lójú mọ́ rọ̀ mọ́ àṣà kan láti fi pọ́nyàn lójú wọ́n mọ́ rọ̀ mọ́ ìwà ènìyàn láti fi pọ́nyàn lójú wọ́n mọ́ rọ̀ mọ́ ìṣe ènìyàn láti fi pọ́nyàn lójú ọ̀tá nìyẹn ibi tó le sura mọ́ nìyẹn ṣùgbọ́n jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ọ̀tá ò bẹ̀rẹ̀ láyé ènìyàn bí ò bá ṣe wípé ibi tí ìlara bá ti bẹ̀rẹ̀ tó bá ti rí ẹni tó ń lara ẹ tó rí pé bó bímọ ó rí pé ìwọ ni ó lara ṣọ́ọ̀bù ẹ ó ń jowú ẹ they are very jealous of you enemy start from jealousy when you see spirit of jealousy you will see that people will begin to hate one another ibi tó bá ti rí ẹ̀mí lara a máa kórira ara wa ibẹ̀ tẹ́ bá dẹ̀ ti rí ẹni tó ń lara ẹlòmíì irú wọn kò ní òye ìlànà ọlọ́run ni kò mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan ọlọ́run náà ní ètò rere fún òun náà bó bá ti rí ẹ̀mí ọ̀tá lá jẹ́ kó máa sọ wípé ó máa ti lọ jù ẹ lọ ó rí ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀mí ọ̀tá ni má má ba rìn mọ́ ó máa ń ṣe oògùn bó bá rí ẹni tó dìde ẹ̀mí ọ̀tá sọ fún ẹ pé ó mọ mọ tó ń lò ó bóyá ẹlẹ́dàá ẹ̀ ló ń lò ìgbà yẹn náà ìlara yẹn á wá jẹ́ kó máa sá eré tí ò ní dì kó mọ̀ pé ẹ̀mí ọ̀tá ti wọnú ayé ẹ̀ ẹ̀mí ọ̀tá tó máa ń fara wọ̀ níbi tó bá ti rí aláìbìkítà tó bá rí aláìbìkítà kò ná ní ẹnìkejì kó sáà ti jẹ́ èmi ni kí n sáà ti jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni sà ó ń du ara ẹ̀ ṣùgbọ́n kò wo tẹlòmíì ó ń du ara ẹ̀ kò wo àwọn ọmọ ẹ̀ ó ń du ara ẹ̀ kò wo ọ̀la ẹ̀ ṣó mọ̀ pé ó ń wọnú oṣù tuntun bẹ́ẹ̀ ni olúkúlùkù ló dẹ̀ wà lórí eré

ẹnì kan ṣàfẹ́ lówó by all means ó wá lọ sílẹ̀ àwọn ìgbìrà ẹ̀wọ̀n ìgbìrà wá ní pé kó lọ kófìlà àwọn tó bá mọ̀ wá ẹgbọ́n eléyìí èmi ti gbọ́ ẹni tí ọmọ ẹ̀ kàwé tán ó wá lọlé babaláwo wẹ́ bàbá báwo lẹ́ ṣe jẹ́ kọ́mọ mi ó dìde ó ní kó lọ wá 2020 naira owó ìgbà yẹn kó lọ wá wá wọ́n wá ní owó yìí ẹ lọ há fún gbogbo àwọn ọmọ ìlú kí wọ́n lọ ọmọkùnrin yẹn nìkan títí ni mo ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn gan ti di pásítọ̀ báyìí àwọn ló sọ pé àwọn ọmọ bóyá ìṣẹ́jú bàbá àwọn ṣe ó nìkan lórí ẹ̀yọ sókè torí ó mọ̀ pé ayé yìí dídùn là ń gbé tí là á dùn gbé bẹ́ẹ̀ ni ṣó fẹ́ ráyé gbé mo bá irú ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ agbára la fẹ́ ṣe nínú ìjà ó ní ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ ọmọ tó ka bíbélì psalm 35 psalm ìjà ni ṣùgbọ́n ibẹ̀ ni ọlọ́run tọ́jú ọ̀rọ̀ sí Isaiah chapter 45 ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìjà ni nínú ibẹ̀ lọ́run tọ́jú ọ̀rọ̀ sí Isaiah chapter 49 nǹkan ìjà ni ọlọ́run tọ́jú ọ̀rọ̀ sí bíbélì wípé èmi ò lọ síwájú rẹ èmi ò sọ ọ̀nà wíwọ́de títọ́ Isaiah chapter 45 bẹ́ẹ̀ ni sà olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí bẹ́ẹ̀ ni ìparí ẹ̀ ìparí ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni olúwa sọ wípé yóò ṣe rere fún ẹ ìwọ ló jókòó ó dẹ̀ fẹ́ rí ògolo o mọ̀ pé òkè ọ̀la ó le o la fi ń jà bẹ́ẹ̀ ìjà là ń jà lóṣù yìí bẹ́ẹ̀ ni psalm 35 sáàmù ìjà yẹn o là ń kà lálẹ́ yìí olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí fi ìjà fún àwọn tó ń dà mí dà bàbá mi dìde kó di ọkọ̀ kó pè mí níjà Isaiah chapter 45 bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá a pamọ́ níbi òkùnkùn bàbá mi ṣàwárí ẹ̀ fún mi àwọn méjèèjì yẹn ló máa fi kà lálẹ́ yìí bó ṣe lọ sùn orúkọ jésù yóò dára fún ọ ọwọ́ ọlọ́run yóò gbọ́ dìde àánú jésù yóò rí ọ ìrànlọ́wọ́ bọ̀ lọ́dọ̀ rẹ òní wà bákan náà ojú òní gbọ́n ọ ọ̀la lágo méjì ọ̀sán wà bá mi lórí òkè pàdé mi lórí facebook Fẹ́mi Daniel bàbá àdúrà wọlé sùn òní facebook page mi lágo méjì ọ̀sán àdúrà ni mò ń gbà kí ọlọ́run kó fún wa ní network rere níbikíbi tí mo bá wà a ó jọ da àdúrà bolẹ̀ a ó gbéra wa jáde níbi tí ọ̀tá gbé wa pamọ́ sí ṣùgbọ́n mọ̀ pé a ń bá ọ̀tá jà ní oṣù kẹfà bẹ́ẹ̀ ni màá máa ṣàlàyé ẹ̀ fún ọ̀tá aládàáni kọ̀jọpọ́ tí òró ti èèyàn ó ní mo bẹnu lélẹ̀ ní lórúkọ bàbá tọmọ tẹ̀ mímọ́ ìjà wọn ò ní borí ẹ ogun wọn ò ní borí ẹ agbára wọn ò ní borí ẹ ipa wọn ò ní borí ẹ wà ń bọ́ lọ́wọ́ ogun wà ń bọ́ lọ́wọ́ ìjà ènìyàn wà ń bọ́ lọ́wọ́ ọ̀tá orúkọ jésù olùbàlà àmì ọ̀tá parẹ́ lórí ayé rẹ àmì òkòkò parẹ́ lórí ayé rẹ má gbàgbé pé oṣù yìí oṣù agbára ni gbogbo ẹ̀yọ́ máa yàn mọ́ ẹ mú ọrẹ má jẹ̀mú yín ẹ fi bá ọlọ́run rìnrìn àjò lóṣù yìí pé olúwa mo fi sílẹ̀kùn oṣù yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́ orúkọ jésù olùbàlà yóò dẹ̀ dára fún ọ àlàáfíà fún ọ orun ayọ̀ ló máa sùn fi ọrẹ rẹ sínú àkáǹtì yìí dérí ju 4 6 6 0 7 0 1 6 bọ́lẹ̀ kan sí 3 2

0: rẹ̀ gbádùn. Nínú oru àṣírí pẹ̀lú crossover tó ṣùkarùn rẹ kọjá sóṣù kẹfà. Wò ní ká fi ọ̀rọ̀ rẹ sí rẹ ìfún ìtúsílẹ̀. Wò lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun Prọfẹ̀sọ̀mù Jọ Adébáyọ̀ Bàbá Ọtọ́rítì. Àkórí oru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí. Book of Remembrance, ìwé ìrántí, àkókò rẹ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ tritifá ìdàdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ogun tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30, àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sam Ojú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola, orí òkè ogun lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà, àṣírí ogun tó jà ọ́ máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Bí Ọlọ́run ṣe máa ń gbẹ jáde ni tó máa ń dàbí àlá bí dé lójú àwọn èèyàn tó bá ti jẹ́ ọ̀rọ̀ orí òkè ògo ni mo fi ọwọ́ Ọlọ́run bẹ̀ sọ̀yà torí gbogbo àwọn tí Ọlọ́run ti sọ̀rọ̀ fún a ò lè kà á a ní òní bẹ́ẹ̀ wo oṣù tuntun o tó ń pè ní promise and faith nínú John chapter
2: 5
1: ọmọkùnrin yẹn wípé tí n bá ti ní kí n wọnú omi ẹlòmíì àṣáájú. Promise and faith. Àṣejáde nínú oṣù tuntun tó fẹ́ wọ̀ yìí. No more promise and faith. Sọ pé no more. No more. Promise and faith. Delay. No more. In the name of wọ́n gbúdọ̀ dá dúró mọ́. Àṣẹ Olúwa ni màmá yẹn ó ti ń pìrìpìà bó ni màá ṣe san gbèsè nígbà tó rí oore dáàdì kan kú àwọn ẹ̀ ìyàwó tó sponsor wọn màmá ni wọ́n ná 30 million. Is that a small money? Ìyá tó ń fẹsẹ̀ rìn wá chọ́ọ̀chì bọ́ ó takú pé kàkà kí mọ́ dórí òkè ògo bó jẹ́ kí n fẹsẹ̀ rìn dájú àyà NASA wá wo tó lọ ṣe fún ẹ onímọ́tò tó lè kóyàwó àti ọmọ sí lẹ́ni báyìí olówó mọ́tò ó tó máa ṣe gbé ìgbésẹ̀ àgbé ẹ̀rí ìyá kan lánàá ọ̀gá àwọn èèyàn gbàgbọ́ o tó bá dẹ̀ gbàgbọ́ àwọn kankan ń bẹ tí ò ní ṣẹlẹ̀ to fight that battle and to win o ní láti tẹ̀síwájú fast 14 o ní sọ fún wọn kí wọn tẹ̀síwájú you need to take steps. Láti gba ẹ̀tọ́ rẹ padà ìgbésẹ̀ ni mo dúró níwájú Ọlọ́run gbogbo èyí tó ń fi ogun dẹ́rù
2: bá
1: ogun ṣẹlẹ̀ ni àwọn kan tí ò ní bẹ́ẹ̀ wo oṣù tuntun àlákàlà àwọn alákànbẹ tó bá ti la ọ̀nà mọ́ búlọ́ọ̀kì tó bá ti la láyẹn nǹkan mọ́ ń dà olúwa sọ pé ká dàdúrò a fẹ́ wọnú àdúrà are you ready now mo dúró ní mo pàṣẹ. Gbogbo ẹyin tó ń fi àlá ibi dẹ́rùbà olúwa dá láyé
2: dúró
1: olúwa dá dúró ìdánimọ̀jì sọ pé ogun tó ń tẹ̀lé mi láti January. Ogun tó ń tẹ̀lé mi láti
2: January.
1: Bọ́ọ̀rọ̀ olúwa jáde lára mi sọ̀rọ̀sókè wà lára ní àlàyà kékeré mẹ́gbà
2: sọ̀rọ̀
1: wà lọ bí ọgọ́dẹ̀ yà ogun tó ń tẹ̀lé mi láti January. Jáde o jáde o jáde o
2: amen.
1: Ẹ pé Jésù ẹ̀yin ọ̀tá tó dìde ogun sí
2: mi
1: ẹ wọ ibojì
2: lẹ́nu
1: ẹ̀yin ọ̀tá lẹ́ni mọ̀ padà ẹ wọ ibojì àmì àdúrà kan tá a ti gbà lórí
2: òkè
1: gbogbo ìyẹn gbà ìwọ alágídí ogun fi ayé mi lẹ̀ màáhàlì náà
2: sà
1: alágídí ogun ló gba àwẹ̀lé lórí tó gbàdúrà tó dàbí pé ose
2: kẹkẹ
1: alagidi ogun fi ayé mi sílẹ jáde oyo alagidi ogun
2: ah